0: those deeds. Nke ịtọ bụ, o nwekwa ikwu otu ụbọchị maka ihe gbasara gọọmenti ikwuru okwu si na fachọ iwepụta means a ga-eji na-akwụ ndị lụchara ọrụ bekee a na-akwụbụ ụgwọ n'aka bụ onye bụ ECS. Kịta anụ a federal gọọmenti ikwugo si na fewepụgo onye gbasara ịlụ ọgụ ịdọkasị uwe maka ihe gbasara ịna-akwụ ndị ịlụ ọrụ bekee ụgwọ na ụzọ fawepụtazi kịta anụ a n'aka bụ ka a kpọọ mass compliance. Na ọya hepụ ọya emezi ọdizie sarịsarị na-ekwu ndị mmadụ ụgwọ. Nke a bụ okwu ndị nke anyị nwee maka kenta wa bụ ụbọchị Monde. Udo dịrị nụ ndị Igbo. Afa mbụ anya mere good news Ugochukwu. Nke isi bụ onye gbasa ụmụakwụkwọ ndị nke nọ mahadum. Ọtụtụ ndị apụtago na-ekwu na-ekela ndị isi ọchịchị obodo n'aka bụ ndị federal government na egofa nyere ụmụakwụkwọ maka na ego ahụ azọrọ ndụfa n'ọtụtụ ụzọ ije n'ime akwụkwọ. Enwe ndị si na fasi na ụlọ a na-enwere ego mana ego anụ a gọọmenti wepụta ka enyecha ya ka ịbụ ụmụakwụkwọ ndị nke nọ mahadum no help fa fegolu akwụkwọ dụ izi ije fakwakwa n'ụgwọ ụgwọ ụlọ akwụkwọ ji wee hepụọ fa wee pụta na skuul enweghịzi ihe ji fa na skuul n'aka ebu nye ụmụakwụkwọ na-ikwu na-ekela ndị isi ọchịchị obodo n'aka ebu ndị federal gọọmenti. Onye na-ekwu okwu anụ a n'aka ebu Maazị Alfred Moses Ekata onye gụrụ akwụkwọ na ụlọ akwụkwọ a na-akpọ Ambrose Ali University nke nọ na obodo anụ a bụ Edo steeti nọ n'Ekpo Uma kwuru si na ego anụ a ndị isi ọchịchị obodo melụfa ọdizie ka ịga ụlọ akwụkwọ n'aka nke bụ mahadum ọdizie ka onweghịzi ihe dị iche na nye ọbụla afa na-eme n'ihi na ego ahụ gọọmenti nyere fa bịara bịamezie bịa tinyezie elifa aka fa wee go ọtụtụ ihe eji wee gaa skuul o wee hepụ ọkwanụ fa ndị pụtara ụlọ skuul mee apply fa wee ji wee bido bizinesi n'aka ife ji eke na ndị isi ọchịchị obodo. Nke ịbụọ bụ onye isi ọchịchị obodo a n'aka onye bụ gọvanọ Okpeholo o kwugo okwu gbasaa ihe gbasaa ị na-alụzi ụlọ ọgwụ ndị nke dị n'obodo n'aka bụ Edo steeti. O kwuru okwu sị na o wepụtago ụzọ dị iche iche a ga na-ejizi na-etinye aka ka a na-eji na-emezi ụlọ ọgwụ ndị nke na-ada alụ ọrụ mana fanọ n'ime obodo nke anọ bụ Edo steeti. O kwuru sị na a ga-ewepụta ego ji tinye aka ka emezie ụfọdụ ego kwenu ihe dị iche iche a ga-etinye ka fabido wee na-alụ ọrụ. Nke ịtọ bụ federal gọọmenti ekwugo okwu sị na ọ bụrụ na ịma akwụbeghị ego ndị ọcha kpọ penshọn n'aka bụ enye n'onwe gị nsogbu na gị jide nwayọ ma aka ya kwụ gị na ihe niile nọ na proses ọ nọ n'ụzọ njebede na fa na-abịa na enwe nye jibiga ego kịta anụ a n'aka bụ onyeisi obodo n'aka bụ prezident Bola Tinubu na-ekwu sị ọ bụrụ na ịlụrụ ọnụ bekee n'aka ndị isi ọchịchị obodo na gị nwee ndidi na ego gị na-abịa n'ụzọ. Otu a bụ otu o si wee ha m n'ọnụ nke ụbọchị taa. Ekena m n'ọzọ nne echezona na nye bụ ofu redio steshọn a nke bụ SM Binoculars. Udo dịrị nụ ndị Igbo. Ana m ekwu na-ekwusi ike sị onye ọbụla ebe ọbụla ị na-aga gị na-ebe anya n'azụ gị ka ị mara onye na-eme gị dosa ntị n'ala ka ị mara ọkpa na-aga gị n'azụ n'ihi na obodo nke anụ abụ Naịjirịa dịzị njọ nke onye na-eme na-anịkọtaba nwanne anya zụba ndụ nwanne gị nwoke. Udo dịrị nụ ndị Igbo. A sị obodo ọbụla aga a na-afụlọ ndị Igbo mara amalụsụ na ndị nwere ahịa ọya dịrị nụ mma n'ụtụtụ dịrị nụ mma n'ehihie dịrị nụ mma n'abalị ya gazie rụrụ ndị Igbo. Afa mbụ anya mele good news Ugochukwu ya gazie ndewo nu
1: eku dede wo yi esiku bi ojo ojo se ri ni gbogbo ti e tin gbo wa eyi ni ile ise isaba inakula rede eyi to kale si ilu rome ìròyìn ló ń dé sí etí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni gbọ́lágadé ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Owó ìrànwọ́ fún àwọn ọmọ iléèwé ni a ti rí gẹ́gẹ́ bí ohun ìdẹ̀rùn àti ohun tí kò sì fọwọ́ sí fà sẹ́yìn nítorí pé òun ni ó dóòlà ọ̀pọ̀lọpọ̀ ọmọ iléèwé látàrí ètò ẹ̀kọ́. Gómìnà ìpínlẹ̀ Edo Gómìnà Mande Opebolo ti gbé ìgbésẹ̀ akin látàrí àwọn àtúntò lórí ètò ìlera èyí tí ó gbé kalẹ̀ ní ìpínlẹ̀ náà. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fún gbogbo òṣìṣẹ́ ìjọba àti àwọn olùdarí pẹ̀lú àwọn àgbààgbà lẹ́nu iṣẹ́ ọba láti lè mójútó ọ̀rọ̀ owó ajẹmọ́nú àwọn ènìyàn láti jẹ́ kí ó lọ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ kó má bàa fa wàhálà. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́. A ti rí owó ìrànwọ́ èyí tí ìjọba pèsè fún àwọn ọmọ iléèwé gẹ́gẹ́ bí olùdáǹdè fún àwọn ọmọ iléèwé. Ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu ẹni tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ iléèwé Ládòkè Akíntọ́lá University of Technology Austin Ayọ̀rìndé èyí tí ó jẹ àǹfààní lára ètò owó ìrànwọ́ yìí tí ó sì sọ wípé ọpẹ́lọpẹ́ owó yìí òun jẹ́ kí òun rí àṣeyọrí ṣe lẹ́nu ètò ẹ̀kọ́ òun àti àwọn ẹlẹgbẹ́ òun tó kù. Ọ̀gbẹ́ni Ayọ̀rìndé sọ wípé àṣeyọrí òun gẹ́gẹ́ bí ẹni tí ó jáde ilé ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ tó yàn láàyè gẹ́gẹ́ bí àwọn tí ó ń tún iná ṣe tí ó ń jẹ́ aṣíwájú nínú rẹ̀ ìyẹn Electrical and Electronic Engineering ni ó kéde ọ̀rọ̀ yìí wípé ọpẹ́lọpẹ́ irúfẹ́ owó yìí bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ yìí tí ó wà ní Ambrosale University ní ọ̀dọ́mọkùnrin Alfred Moses Ekata. Ó sọ wípé òun gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ti rí àwọn ìrànwọ́ yìí tí òun náà sì ti kọ̀wé fún irúfẹ́ ìrànwọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n pàbó ló ń já sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn ní iléèwé àwọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ò tí ì rí àmì wípé ọ̀rọ̀ náà yóò ṣẹnu rí lásìkò. Ó wá rọ àwọn olùkọ́ àti àwọn tí ọ̀rọ̀ kàn látàrí ètò yìí kí wọ́n jọ járe báwọn mójútó bí ọ̀rọ̀ owó ìrànwọ́ yìí náà yóò ṣe tó àwọn lọ́wọ́ lọ́dọ̀ tàwọn náà bí tàwọn akẹgbẹ́ wọn níbi gbogbo tó lọ tó kù. Gómìnà ìpínlẹ̀ Edo Gómìnà Mande Opebolo ti ṣe àṣeyọrí látàrí jíjìnde tó jí àwọn ilé ìwòsàn kan dìde ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tí ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àti akọ̀wé fún àwọn àjọ tó mójútó ètò ìlera ní ìpínlẹ̀ náà ìyẹn Edo State Hospital Management Agency Chief Dr. Nelson Tenebe òun ló sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin tí ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn tó ti dẹnu kọlẹ̀ látàrí mọ́yé ọdún ni gómìnà náà ti jíǹde èyí tí Anẹ́gbẹ̀tẹ̀ General Hospital wà níbẹ̀ tí ó ti wà ní títìpa láti bí ọdún mọ́kàndínlógún. Ọ̀báyàtọ̀ General Hospital èyí tí ó ti wà ní títìpa fún ọdún 22. Òṣùgbẹ̀rù Cottage Hospital ìyẹn bí ọdún 5 àti Onémẹ̀ Òṣù èyí tí ó náà ti wà ní dídẹnu kọlẹ̀ láti bí ọdún 5. Ìjọba àpapọ̀ ti gbé ìgbésẹ̀ láti má jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó ìfẹ̀yìntì èyí tí wọ́n máa ń fún àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n pàṣẹ wípé gbogbo àwọn iléeṣẹ́ ìjọba àti àwọn ọ̀gá àgbà àti àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí ni wọ́n gbọ́dọ̀ mójútó ìforúkọsílẹ̀ àti àyẹ̀wò léyìí tí ó tọ́ àti èyí tó yẹ. Nígbà tí àwọn àjọ náà sọ̀rọ̀ síta wípé lóòótọ́ ni pé àwọn ti ṣe àwọn ètò kan lórí ètò ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn tí wọ́n ti gbà ṣiṣẹ́ kó tó di 30 oṣù kẹfà ọdún 2024 ni àwọn ṣiṣẹ́ lórí ẹ̀. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà kan.
2: All right, ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now.
3: Hello, my wonderful country people, a special greeting and a lovely welcome to you all to this special edition of the program, what they call My People, where they reach you from your number one radio station, Eastern Binoculars Radio, on this beautiful day. My name is Chidime Big Billy, and with me for the building today, I'm not there alone, I come there with Mrs. Joy. And together, now we're going to choke mouth for the matter, we'll carry on for the program today. Mrs. Joy, make you greet our people.
4: What's up, people? How we doing? How this weather, they touch all of us now. I'm do well, though.
3: My good people, I know some of them wonder, you don't even hear this woman's voice, though. She fell travel, she go live. She just came back from Dubai. Now, so we see her, she just came back. And so we go say, okay, may she come join us. Make we feel her voice again one more time. Okay, my country people, before we continue with the program, make we sharply go on a musical break. Make we not stay with us. We will come back after this break.